Náà, Jésù tó ṣe mí, ó ṣe mí dáadáa. O ló ṣe mí lógo. Ẹ wá jẹ́ ń dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Wọ́n ní bí a bá fẹ̀yìn sọ́wọ́ tó tá a fẹ̀yìn sọ́wọ́ sí. Téèyàn rìn lẹ́yìn lẹ́yìn lọ sí ìlú ìsẹ́yìn. Àwọn tí ò ní yin ni ò ní yin ni o. Àwọn tí ó sì yin ni ó yin ni. Mo gbọ́ ẹ̀yin tẹ́ ẹ dìde tẹ́ ẹ wá fún ìpàdé 77 special. Àti gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n wá bá wòlé Ọdẹ́kúnlé Epaphras. Tẹ́ ẹ wá bá mi yọ̀. Mo dúpẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà. Mo kí yín mọ̀ ń fi gbogbo ẹnu sọ pé ẹ ṣe gan o. Ẹ kú ìtọ́jú mi. Mo dé ògo padà fún Ọlọ́run fún ayé yín. Mo sọ pé ẹ ṣe. Ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ń forí ìkọ́kọ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ náà.